The Lord will bless you. Now, ẹgbọ́ ilé yìí sir, atọmọdé atagba, kí number 7 nínú ìwé Psalm 37, ẹjẹ́ ìyára ka verse 25. Ẹgbọ́n tí Bíbélì sọ, ó ní èmi ti wà ní èwe, mo kéré ní jẹ́bẹ̀. Èmi sì ti dàgbà. Ẹni Psalm ní sọ̀rọ̀. Ó ní èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kó ságbe jẹun. Mi rí níbi tí ọmọ olódodo ti ń ságbe. Ọfà burúkú ni kéèyàn máa tọrọ gbogbo èèyàn gbé omi yẹn sókè sọ ǹsẹ́mu ó ti yẹ òkú díẹ̀ báyìí. Èyí ni àṣẹ náà májẹ̀mú tí ó jọ ọmọ sánná ní kí agbára tó ní ọmọ tọrọ káàkiri agbára tó ní àfikọ́ ọba tó bẹ̀bẹ̀ kó tó rí látòní lọ agbára yẹn dópin ẹ̀mí ìtọrọ jẹ mo ní kọ́ jáde lára rẹ̀ ọmọ olódodo ní ọ lórúkọ Jésù ò ní ságbe jẹun mọ́ ò ní tọrọ oúnjẹ mọ́ látòní lọ ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ wá gbóúnjẹ ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ gbowó in the name of Jesus Christ ṣé omi yẹn mu tó ń lọ wájú ọ̀lànrin wájú lọ́mọ jẹ́ òníjọ́ lánrẹ́ yìí number 8 lónìí ó nàn ó nàn wá gbọ́ tó sọ nínú Isaiah 65:21 Isaiah 65:21 gbogbo ẹ̀ ń bá láìkè eléyìí ni kó sàmì sí mọ̀ sún wájú ni ó ní wọ́n ó sì kọ ilé wọ́n ó sì máa gbé inú wọn wọ́n ó sì gbin ọgbà àjàrà wọ́n ó sì máa jẹ èso wọn ọlọ́run rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ ó ní ní ẹ lọ kọ́lé àṣẹ ẹni tó lọ́n bá fẹ́ fún ní agbára láti kọ́lé ní mọ̀ kọ́ nínú ìwé Psalm 127 verse 1 bí ọlọ́run ọba kọ́ ilé náà kí ni alágbà ṣe ń ṣe ó ń ṣe lásán anointing kan bẹ láti mọ̀ kọ́ there is anointing to build pastor nílò ẹ̀ tí anointing yẹn ọba tí ì dé èèyàn mọ̀ gbé ní apartment rented apartment ilé ayágbélé yẹn mọ̀ gbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ́lé ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ tẹ́ ẹ tún fẹ́ kọ́ sí nǹkan méjì ní bẹ́ẹ̀ mọ̀ náwó sókè báyìí nínú studio òní ni 909 ohun tó lápẹẹrẹ ni ìgbà tí ó bá fi di September 9, 2027 gbọ́n tí olúwa ló ti ṣẹlẹ̀ sí ọ ó ti di landlord ó ti di landlady nínú òfin ọ̀la lọmọ pandoro ti máa dàgbà bó ti wulẹ̀ kí sìmẹ́ǹtì ọ̀wọ́n tó báyìí lolúwa wí gba agbára láti kọ́lé in Jesus name ẹ wá yẹ̀wò ó ní ẹgbin ọgbà àjàrà ẹ sì máa jẹ èso inú wọn kí ni ìyẹn túmọ̀ sí ìyẹn ń sọ nípa establish the business bẹ̀rẹ̀ fi nǹkan kan mọ́ tajà kan ó ní èrè rẹ kó o sì máa jẹ inú ẹ agbára kan ni tí mọ́jẹ̀yìn ò ṣòwò kò jèrè agbára kan ni mọ́jẹ̀yìn ò lè dá iléeṣẹ́ lẹ̀ kó sì prosper mọ pàṣẹ lónìí tó o bá ṣẹ́ omi mu ó dá iléeṣẹ́ lẹ̀ ọ mọ jẹ nínú iṣẹ́ rẹ àwọn èèyàn ó sì mọ bọ jẹ ń bẹ ó dàṣẹ ó dédìdì lónìí o ẹ ń bá ní òní rí bẹ ẹjẹ rẹ láàfin ṣe tutù ẹṣẹ omi mu the last of the last one ètò parí ẹ ó nàn 2026 olùfẹ́ múra o Isaiah 65 ẹ wá gbọ́n tí verse 22 sọ Isaiah 65:22 ó ní wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn láti gbé àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ àṣedànù oh my god gbogbo epo tí alákànbá ṣe àṣedànù ni ẹ̀yin ọ̀wá ní ṣe àṣedànù mọ́ ohun ọlọ́run leléyìí òní nine wá gbọ́ wọn kì yóò sì gbìn fún ẹlòmíràn láti jẹ ẹni ẹlẹ́ni òní jẹ iṣẹ́ ọwọ́ rẹ nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ igi ìyẹn ni pé ẹ̀mí rẹ yóò gùn ni ọjọ́ àwọn ènìyàn mi yóò rì wá gbé tí màá fi gbàdúrà fún ọ àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn àwọn àyànfẹ́ mi yóò jìfà gbogbo èèyàn yẹ kúnlẹ̀ kẹ gbé omi yẹn kúnlẹ̀ síwájú ni ọ gbọ́dọ̀ lo ẹ̀yin o ẹ súnwájú ó ti yẹ kọ́ ọ fẹ́ sún débi ìgànnà báyìí bó o ṣe ń sún lọ díẹ̀díẹ̀ ó ní àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn ẹ kúnlẹ̀ mọ̀mọ́ ẹ kúnlẹ̀ dádì mo sọ anointing fà tọ́mọ fi jìfà jọ̀ǹtọ̀ nípa jìfà lónìí lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ ọjà bọ́ sí ọ lórí ọyàgbà in the name of Jesus ẹ wá kígbe sí omi yẹn máa jìfà máa mú fà máa gbé ayé ìfà in Jesus name ó ti rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá mú 900 naira lónìí ọjọ́ kẹsàn-án tàbí 9000 900 anyhow samu 9 rubo 9 rubo 9 gbogbo ẹni tó bá wa gbàdúrà pátápátá make sure pé orú ẹbọ 9
nai esan aye bodo san ni atomode ni o atagba ni o wu ebo 900 naira tabi ko rubo 9900 and o le round of is 10 olufe wa wo nti o tele ogun teyan ba fowo se eyan aroni o fe san ida mewa iwo na le lu opportunity na account number ni 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yin o ba wole e lo eleyin ma 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan no gbe jade account number church ni eja lori Facebook eja lori TikTok eja lori YouTube se rin ta se atun lo tun kankan se ese bibeli ta fe ka loni gbogbo iwe second Peter patapata ati gbogbo iwe first John second John third John the Lord will bless you gbogbo eyan omo Olorun ti won bi loni ati eyin te mark wedding anniversary yen ekunle eyi ni edidi ati majemu Olorun fun aye yin loruko baba to ma ti temi mimo ko to diwoye amodun aye re yo ti gbera ju bayi lo wa wa mo tinu ogo bo sinu ogo e mo tinu ola bo sinu ola happy birthday long life and prosperity happy wedding anniversary e wa wo nkan o send the testimony re send the sori number 08088716566 08088716566 e send the message ire atanu ko bayin God bless you.